ẹni ẹyẹ sẹ ni bọ bẹ tẹ ẹwu nya kọpọ ma wọ sẹ wọn náà wọ tẹ ẹwu ẹwu adé náà ọ ni ọ bọ ni fọ mi ni ya tẹ sẹ ni ọkọ bọ náà kọ jùlọ bi ya tẹ ẹ pa sẹ na wo sẹ wo tẹ ẹ wu a ẹtu ya yẹ yẹ wọn yẹ wọ bẹ tẹ ẹwu nya kọpọ wọn yẹ yẹ wọn yẹ na wo bẹ sẹ yẹ nya kọpọ wọn wọ sẹ wọn yẹ pa sẹ dẹ nyina ma yẹ nya kọpọ.